0: dẹkunle Epaphras fun mi ni iroyin ayo ibe ni koko ninu we Luke chapter 1 verse 26 to 31 si se ni Maria nwe lewe bangeli se yo sinu o ni Maria Maria iwo mo birin ta koju si se lore wa loyun wa bi olugbala olugbala ye yin ogbaye inu e lati gbe odi alabukun fun ninu gbogbo obirin tin be ninu aye ogba iroyin ayo ise angeli ni so gbogbo bo se ngbo mi bayi angeli re nbo lati fun oni iroyin ayo angeli re nbo lati mamo yo si o and oluwa so be fun oni ka wa ki gbe e bi angeli yin dide ninu iwe Luke chapter 2 ewo chapter 2 verse 10 to 11 ibi la tun ti ri ibi ti angeli to ti dide ti won lo so fun awon oluso agutan tin so eran won ati bi olugbala o e ma yo e ma lo e ma yo inu yo mo dun ah ki lo de to leke baba angeli ti o fun mi ni iroyin ayo ni bi to ba wa ko yo si mi laarin ojo meje ko to di on the 8th mo fe gba iroyin ayo mo fe gba iroyin tin gbari mo fe ni testimony olorun dide ninu agbara ran angeli si mi an to won ba nbo ta won angeli yen ba nbo won le mo gbe ye ko mo ba daku eyan ki angeli ko mo daku o si le mo ko won angeli angeli angeli mi e ki gbe angeli mi da mo nbo e won ti ya iso
1: lerin kole baba mi Oluwa ma sagbara dotun ni ojo Wednesday lafta gbata gbadura tun eni ka sore anu lafta gbata gbati radio program dotun mo tun gbati 6:30 eni ka sore anu lu to orukọ lọwọ mi eni ka se 1000 bo o le ye pe 500 ni mo ni cement ko mo fe se bo ko ko ye ko so pe se 1000 na Olorun mo bo se man se Olorun tun ya ni lenu ni o ti to lo dudu Olorun de ya mi lenu o fi 1000 mo fi gba 200,000 ni ti wa tun tete mo pe ni e ti se owo si ni friend ni lo se wa pe ni ni Friday se o ri nkan kan ni se o gba lati ni and truly mi o gba lati ni toto abi bi mo se ma ri gele pe ni e se so bi mo se lo check account balance ni we happen ni ba ri pe 200,000 gbanga ti wọlé síbẹ̀ mo dúpẹ́ rẹ ṣé bàbá mi èmi náà lẹ́rìí o ẹ ṣe rẹ bá mi kí mọ́ náà o ẹ ṣe.
0: Nice ní irú àsìkò báyìí mọ̀mọ́ yẹn ló ń fẹ́ dá 500 naira tẹ́lẹ̀ òun bá pinnu kí kúkú dá 1000 gbogbo ìwọ tó fẹ́ dá 2000 ò ṣe dá 5000 ò ṣe dá orí àánú tó yàtọ̀ kan sí nǹkan kan times two tó fẹ́ ṣe lónìí kọ́ wá wò ìgbà tí ó bá fi dalẹ́ kó wò ròyìn ayọ̀ tí ó jáde nípa ìgbàgbọ́ ebẹ́lì ìwú ẹ̀bọ tó sàn ju ti kéènì lọ ìgbàgbọ́ léèyàn máa fi rúbọ o. Ìgbà tí ó bá fi di ọ̀sẹ̀ tí ń bọ̀ kó ohun tí bàbá mi ọ̀dẹ̀wò nú ìpín ìràwọ̀ ẹ̀ ẹ jẹ́ mọ́ ọ lọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin wo lẹ fẹ́ san ọrẹ májẹ̀mú yín olóore àánú gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ ti sàn san ọrẹ àánú òní lọ́jọ́ àánú gbogbo yín ẹ mọ́ fi ìdá mẹ́wàá rẹ dọ́là ẹ̀yin ọmọ ọlọ́run sàn ìdá mẹ́wàá rẹ báyìí account number church lele 1966 36 38 73 Access Bank Comfort Life Mission ni o gbe jade biyan ba wole lo eleyi 2017 42 90 47 Comfort Life Mission International lo no gbe jade First Bank wa niyan bi n ba ti kuro ni isin ti n ba ti le dide fuya mo n lo sori Facebook ibe ni ma wa lagbara eni to laye atorun ori Facebook ni ma ti ma gbadura fun omode atagba ni ago mẹ́fà àbò lórí YouTube ẹ pàdé mi YouTube àti TikTok láàrin 40 minutes ìyẹn náà ti tónú kò ní nǹkan gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ òní lè ń ṣe birthday yín àyájọ́ òní ọjọ́ kẹta nínú oṣù kẹfà irú àyájọ́ báyìí ni wọ́n bí ọ ẹ̀yin tẹ́ mark wedding anniversary irú àyájọ́ báyìí lẹ mari èmi kan pàṣẹ ni nínú ilé yín ìwọ ọmọbìnrin ìwọ bàbá ìwọ mọ̀mọ́ tó mark birthday ẹ gba ìròyìn ayọ̀ ìròyìn tí ó mú kí inú rẹ ó dùn ìròyìn tó jẹ títí dalẹ àti wọ àtọmọ àti gbogbo ẹyin tẹ mark birthday àti delay oyè ẹgbà in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary Nigeria ó tó di on the 8th lórúkọ Jésù ká gba ìròyìn ayọ in Jesus name ẹnìkan ní wòlíì kìlẹ̀ ẹsẹ̀ bíbélì ta fẹ́ kà àtọmọdé àtàgbẹ́ gbọ́ o ẹsẹ̀ bíbélì làákà o ìwé sam 9.